àmì àṣẹ ọlọ́run ọba tó pa wá mọ́ la fọpẹ́ fún ọlọ́run ọba tó pa wá mọ́ la fìyìn fún ọlọ́run ọba tó pa wá mọ́ ládarí gbogbo ògo sọ́dọ̀ rẹ̀ ọba tó ń ṣe dáradára sí wa ojúmọ́ tòní ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹfà ọdún 2025 akiwa lorukọ ọlọrun ọba to tobi julọ to ju ohun gbogbo lọ ninu aye ọba to ti wa ki aye o to ma be akiwa wi pe ọlọrun yo ṣaanu yo gbọ ti wa yo soju rere si wa yo fi ọkan wa si ipa ona re lati le ma ṣe yi toto ni waju re e ka aro ma e ka aro sa e ka aro gbogbo le akiwa lorukọ gagba le se radio nigeria e ka ti pinle ko mama wa bro la dinike Adegoke bakanọ aki gbogbo eyin lolufẹ ko ni 103.5 FM loruko gagba tori pe ori ni ma hurun ogbeni Abiola Peters mo fi oruko won ki yin mo si gba aladura pe oni yo san gbogbo wa o ose yi yo pe wa a rereje aba aba tin lo layo a ma pada wale layo that is to say go lo gini bayi le di ye to ko imobo e ka ro gbogbo eyin lolufe ade to mu oluwole loruko mi igba owuro lawa oba je ki ya leta ko san wa je ki osan gorin gorin ko san wa je ki owo orole ko pe wa bo ba do wa le nko ko tu wa dun ko ni gbongbon ninu e ka ro le kan si

0: kọ́rọ̀ tó di sísọ èrò ní kọ́kọ́ jẹyọ sí ni lọ́kàn èdè la sì fi ń de èrò ìdí abáwá táwọn yorùbá máa gbé èdè lárugẹ àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata nítorí pé ẹni bá ń sèdè elédè a máa rèrè lérò ẹni bá ń rèrè lérò a máa ṣèṣe oníṣe ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ ìwà oníwà lórúfẹ onítọ̀hún yóò máa hù ẹni bá wá ń wa oníwà wà yìí ò yóò jẹ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sèdè rẹ lónìí sọ ọ́ sáwọn ọmọ rẹ ará ọ̀rẹ́ ìbátan ojúlùmọ̀ àtàwọn alábàágbé rẹ má fọwọ́ òsìjúwe lé bàbá rẹ ìwọ tilẹ̀ ti sọ ọ́ tẹ́lẹ̀ káre láì tẹ̀síwájú èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ ìtanijí yìí wáyé láti rédíò 103.5 FM tó kalẹ̀ kà sílùú Èkó yìí ní ìpínlẹ̀ Èkó.
1: Aṣàwa èdè wa òun ni àmì ìdánimọ̀ wa àmì ìdánimọ̀ tó sì jẹ́ wípé orí òkè tíntẹ́ báyìí òun nìyẹn wà tí kò fi ara sìn ẹ má gbàgbé pé tí aago márùn-ún àbọ̀ bá ti lù a máa lọ pàdé òjíṣẹ́ olúwa Fẹ́mi Emmanuel lórí ètò wa ètò yín turning point kó tó wá di pé a lọ ń kọ́ àyájọ́ ẹ̀ní ẹ̀ní nínú ìtàn ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú gbogbo oṣù kẹfà World Elder Abuse Awareness Day World Elder Abuse Awareness Day àyájọ́ ọ̀pọ̀lọ́ngọ káwọn èèyàn ó lè mọ̀ kí wọ́n tún mọ̀ sí bóyá wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n tún máa rántí bóyá wọn ò gbọ́ rí rárá kí wọ́n ti ẹ̀ gbọ́ bóyá wọ́n kàn ń gbọ́ díẹ̀ tí wọn ò gbọ́ délẹ̀délẹ̀ ṣèbẹ́ mọ̀ wípé èèyàn ó ní abímọ aṣọ lálàgbà ń bó wọ́n ti ń sọrú ẹ̀ èèyàn ó di àgbà ni torí pé obì yìí máa ń dàgbà gbogbo wa la máa dàgbà a ní dàgbà jìyà a sì ní dàgbà àgbà lásán o a ní dàgbà abànkanjẹ a ní dàgbà túletúle àyájọ ẹni yìí ni gbogbo àgbáyé yà sọtọ láti máa ṣe mójútó àwọn àgbàlagbà láti má jẹ kíyà ó jẹ àwọn arúgbó wa irú àsìkò tá a wà yìí ṣé àlàáfíà lẹwà àjọ United Nations àtàwọn àjọ International Network for the Prevention of Elder Abuse bíi kéèyàn ó rágbàlagbà tó gbé gara wọ omi sílẹ̀ kó fẹsẹ̀ tá a dànù kẹ ẹ wa arúgbó alárúgbó lójú tó rọra ń lọ ti ẹ̀kan ní ìyá yìí ti ní nǹkan nu kankan bẹ nu màmá tẹ ẹ ti sọ ara yín dolójú jígí olójú jíjìn tó ń wọ̀ tún wò sí tó sì mọ ohun tí ń bẹnu ẹnìkan ẹ rí i pé àwọn àgbàlagbà tó ń bẹ lákàtà yín ẹ tọ́jú wọn bẹ́ẹ̀ bá lè fún wọn ẹ má gba tọwọ́ wọn bẹ́ẹ̀ bá tún gba tọwọ́ wọn ẹ ṣèrànlọ́wọ́ fún wọn ọ̀pọ̀ àwọn àgbàlagbà kan sì wà lẹ́nu iṣẹ́ wọn ò ní ẹ fún wọn lówó bóyá wọ́n nílò ìrànlọ́wọ́ ẹni yìí dini lọ́wọ́ mú sọdá bóyá ká jọ wọkọ̀ pọ̀ ká yàgò fún wọn díẹ̀ kan ráyè jókòó a wà lórí ìlà ò ń wòyá onírun funfun 10/75/80 ó sì ń sọ pé màmá ẹ lọ wọlé sẹ́yìn ẹ kúrò níwájú mi o lóòótọ́ nǹkan kan gbà tá à ń pè ní ẹ̀tọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tí ó gba ọ̀pá sọnù lọ́wọ́ arúgbó tí ó sì máa retí pé bó bá dọjú alẹ́ wọn ò ní gba sálúbàtà lẹ́sẹ̀ ọ̀hún ẹ jẹ́ àtọ́jú àwọn àgbà wa ẹ jẹ́ á pọ́n wọlé ẹ jẹ́ á ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a bá ní ẹ jẹ́ àtọ́jú wọn dáadáa ẹ má jẹ́ àfojú àgbàráre àjọ àgbáyé ò fẹ́ wọ́n ń pọ́n àgbàlé ni tí kì í tiẹ̀ ṣe lédè tiwa nìkan bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa àpọ́nlé àgbà jẹ́ ohun tó ṣe pàtàkì aago márùn-ún àbọ̀ tìlù adétòhun olúwọlé lorúkọ mi salime moses lolóòtú mi tó sì jẹ kí àyájọ òní tààrọ tòní ọjọ kẹẹẹdógún yìí kò wáyé ẹ tọjú arúgbó ẹ tọjú àgbà gbogbo wa náà láà dàgbà re o.

0: ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọdún mẹ́jọ sókè èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀ àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì kàwé yanjú kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tọ́jú wọn ìkéde wa láti iléeṣẹ́ Radio 103.5 FM.
1: Ìjáfara léwu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákan fi ń ṣọ́rí ẹ̀jẹ̀ àrídájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó kẹ máa wá tẹ̀mú àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajá ń gbé o ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹn ti ń ràgà bo ẹyin ẹ̀ kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde ìfipábánilòpọ̀ lè tún ni dá ẹ jẹ́ ká kojú ooru sí i láwùjọ wa ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójúmu láwùjọ àwọn ọmọ nìyẹn ìtanijí yìí wáyé láti iléeṣẹ́ Radio 103.5 FM.

0: láàárọ̀ tòní. Yorùbá ní àá máa palẹ̀ ká tó pa ejò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọláyínká Abọ́dẹrin.
1: Olóòtú wa fún tàárọ̀ tòní.
0: Olóòtú fún àgbéyẹ̀wò tàárọ̀ tòní nìyẹn.
1: Kí ló wí o?
0: Bẹ́ẹ̀ ni wọ́n sì ti máa mú. Bó bá ń gbọ́ Adédìí ẹ̀yìn máa ro, Adédìí ọ̀pẹ̀ máa ro, Adédìí ẹ̀yìn máa kọ, àgbà ọ̀lẹ́ bí tiwọn kọ o. Torí pé kó o tó tají, wà á ti rí ohun tẹ́ ẹ nílò gangan. Ẹ kú gbìyànjú, ẹ kú iṣẹ́ ọba mi, òkè òní dùn yín ní ládàá ẹni tó rẹ́gúlà lórí àwọn ohun tó yẹ kó ṣe lásìkò. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́sẹ̀ tó kọjá o.
1: Ok.
0: Wọ́n kéde.
1: Wípé.
0: Ọlọ́pàá ìpínlẹ̀.
1: Police, state police.
0: Fún gbogbo ìpínlẹ̀. Torí wípé Yorùbá kan ló sọ bẹ́ẹ̀ pé olè ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. Àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n bá ń gbé àdúgbò kan torí àlejò kan ò ní mọ sàárè ẹ̀yà fojú.
1: Onílé ló máa sọ.
0: Ló máa wò pé ọ̀nà wà lẹ́ǹkùlé bàbá Fàtáì. Ẹ lè má yọjú sí orí títì tẹ́ ẹ fi máa kúrò nígbà àsálú tẹ́ ẹ máa fi wọ̀ lọ́tí agbolé lẹ máa gbà wọra wọn. Ọlọ́pàá ti
1: kí ló dé? Àlejò ò lè mọ irú ẹ̀ láyé.
0: Àlejò ò ní mọ̀. Ọmọ onílé lẹ bá ní ibo lọ́wọ́ gbà ṣé ẹ lọ fẹ́ ni rárá ọ̀nà mẹ̀kákò kan máa ń wà. Ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó náà wà ní.
1: Lọ́wọ́ ta wá wà yìí wọ́n pe kinní kan ní plate number. Wọ́n ní.
0: Táwọn ọlọ́pàá náà wọ́n fẹ́ lọ mójú sí gan-an lọ́dọ̀ tí wọ́n ní.
1: Lọ́dọ̀ tí wọ́n ní pé wọ́n vehicle kan wà wọn ọkọ̀ kan wà tó yẹ pé.
0: Police enforcement on vehicle.
1: No registration plate number. Pé tó bá ṣe péyàn náà ti ẹ̀ burú báwo ni máa gbọ́ kò síta tí ò ní ní plate registration number.
0: Kọ́ lè sá lọ ni.
1: Wọ́n ní gbogbo ìlàkàkà.
0: Kọ́ lè hùwà bàjẹ́.
1: Nítorí hùwà bàjẹ́ iná ni wọ́n ṣe ń ṣerú ẹ̀. Kódà àwọn míì lè gbé ọkọ̀ kúrò nípínlẹ̀ wọn kán wá fi ṣiṣẹ́ láàbí nípínlẹ̀
0: wọn
1: dẹ̀ ṣe ń ṣe nìyẹn. Wọ́n á gbé plate number. Àwọn ọkọ̀ tí wọ́n mú lọ́sẹ̀ tó kọjá wọ́n ní plate number Niger Republic lọ́wọ́ fi ṣiṣẹ́ láàbí Nàìjíríà.
0: Ṣé ń gbọ́ lórílẹ̀-èdè Bòbí.
1: Lórílẹ̀-èdè Bòbí wọ́n dẹ̀ wá fi hùwà bàjẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà.
0: Àwa máa wura wa pé àbóhùn ló wá ṣe àbélé yìí ni. Àwọn ọlọ́pàá wọ́n ti sọ bẹ́ẹ̀ pé nípínlẹ̀ Èkó àwọn bẹ̀rẹ̀ sí mú ṣánṣán báyìí o.
1: Ní ìgan ló fẹ́ bẹ̀rẹ̀.
0: Wọ́n bẹ̀rẹ̀ sí mú ṣánṣán bó bá jẹ́ pọ́kọ̀ tọkọ yín ní ọkọ̀ tí ọkọ ti yín ní kò tí ì gba nọ́mbà sí. Ẹ sọ fún kó bá gbé jáde. Ọkọ̀ tẹ́ ẹ rà sílẹ̀ tẹ́ ẹ mọ̀ páwọn ọmọ yín ní driver license wọ́n lè fẹ́ gbé jáde ẹ mú kọ́kọ́rọ́ ẹ pamọ́. Ẹ̀yin fúnrara yín mo lè gbé ọkọ̀ yìí jáde ṣèbí ní bíbá yìí síbẹ̀ yẹn ni bọ́wọ́ bá tẹ̀yìn ẹ máa ṣàlàyé.
1: Unauthorized plate number.
0: Unauthorized.
1: Unregistered plate number.
0: Unregistered.
1: Tí ìjọ ilé-iṣẹ́ ọlọ́pàá bá ti mú yín látòní lọ ìdájọ́ ń bẹ lọ́wọ́.
0: Tí ò tẹ̀lé gbogbo nọ́mbà yín tí ò tẹ̀lé òfin bóyá kàn lọ mú nọ́mbà yẹn nìkan ẹ wá torí pé ẹni yẹn jẹ́ èèyàn tí gbogbo ayé mọ̀ ẹ wá lẹ̀ mọ́kọ yín. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó nira gbogbo ẹ̀ lórí àtìlẹ́jẹ́ kẹ́tọ́ àbódè
1: ni. Ọ̀gá ọlọ́pàá tó yányán àlàgbà Ọlátúnjì Rìdíwọ́n Dísù wọ́n ti pàṣẹ fún alūkkóró ọlọ́pàá kó sọ fún gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan.
0: Bẹ́ẹ̀ni Abimbọ́lá Adébísí dẹ̀ ti sọ sí gbòòrò ayé.
1: So Kọmíṣọ́nà ìpínlẹ̀ Èkó náà ti dìde ọ̀gbẹ́ni Tùjáni Fatai.
0: Bẹ́ẹ̀ni
1: wọ́n ti ní gbogbo area commander divisional police officers káàkiri ìpínlẹ̀ Èkó yá kíṣẹ́ bẹ̀rẹ̀ lónìí láti fi òpin sí wà ọ̀daràn náà.
0: Bẹ́ẹ̀ni ọkọ̀ ahit èèyàn á sá lọ torí pé kò ní nọ́mbà ó ti mọ̀ pé wọn ò rí
1: òun
0: ẹlòmíì ọkọ̀ plate tó plate number tó gbé sórí kinní ẹ tí ẹ lè rí bẹ́ẹ̀ bá tún lọ sórí system gan ẹ tún ní rí torí pé àgbélẹ̀rọ ni ọlọ́pàá bọ́wọ́ ọlọ́pàá bá ti tẹ̀yìn ẹ yá máa mú ọ lọ.
1: Ojú wo lẹ fi rí.
0: Ojú wo lẹ fi wò ó lọ́dọ̀ tí tó bá ti yá ẹ bá wa dá sí. Gbọ́n tẹ̀ ẹ síwájú ohun tẹ́ ẹ máa bá wa dá sí tó bá tó àsìkò òun náà nìyẹn. Ǹjẹ́ ẹ ti gbọ́?
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni?
0: Pé nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn The Punch òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ yìí o wípé lórílẹ̀-èdè Nàìjíríà afẹ́fẹ́ dáná gáàsì afẹ́fẹ́ dáná gáàsì owó ẹ mà tún ro koko owó ẹ mà tún gbéra sókè sí níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà lórí wípé à ń pète pèrò pé kó wá sílẹ̀ àmọ́ bá a ti ń pète pèrò wípé kó wá afẹ́fẹ́ dáná gáàsì kó rẹlẹ̀ dòdòdò kó lè rọrùn fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà síbẹ̀síbẹ̀ kókókó ló ń le bí awo irin.
1: ije ti wa gbo o wi pe ninu iwe iroyin Vanguard to jade lowuro toni iku to poju gba ni iwe nipa funi o looto la se tojo joba ti wa ti wa lo le de wa Nigeria koda lowo lowo ta wa yi osu meje pere 7 months loku ti eto di gbogbogbo odun 2027 to fi wa lo le de wa Nigeria kilo wa de ti eto abo se di adina gboku fun wa lo le de wa Nigeria kilo de ti ba jina tu se nsiwaju ka to de di eto odibo bullet before ballot leka eto abo le wa lo le de wa Nigeria odun meta le logbon ri ta na tin se eto ijijoba ti wa democracy lo le de wa Nigeria kilo de ta se ni eto odibo eyi to yoran ti lo le de wa Nigeria ti eto abo na tu fenu so sori so sibi to to sibi to ye ijeje mo bi pe awon oniroyin laarin osu kini si osu karun odun ta wa yi nikan o kere tan egberun marun o le igba orilede Nigeria gege bi media report se gbe wa lawon ise la bi ti demi won legbodo je wa je mo bi pe sha ti e pale mo fun eto dibo to yoran ti lo le de wa Nigeria bi a n se to dibo be le mi nbo ona wo la fe gbegba lowo ta wa yi gbogbo amoran yi awon asamo yi lo be ninu iwe iroyin laaro toni ti awon lenu loro n ke si alaga ajo eleto odibo lo le de wa Nigeria ojogbon joa asia mupitan pe ko pitan re le o ni eto odibo to nbo lona yi ko de sise pelu awon alen loro leka eto abo bi eto odibo gbogbogbo se ni tajele lorilede wa Nigeria lati fi saami ijoba awa ara wa lorilede ye ka ninu iwe iroyin Vanguard owo oro to nje yo nbe ntabuku be ka eto abo wa lorilede wa Nigeria
0: o da to ba ri be nje ti gbo pe ninu iwe iroyin the punch to jade laaro toni ojo ma nle ojo ni ojo ki iba ojo o o pe ti osu ti nsare le osu abo osu ni boshu odun na ma lera won girigiri gbogbo ogbiyanju odun ki ma ba odun amo odun 1992 o wa di won to duro sinu gbogbo odun to ja wi pe gbogbo awon amokun seka le ri oko nje gbigbigbi gbogbo awon ti won lowo ninu wa abaje ni won ti won be loke epe ni won tun wa nberu pe eh won worun won woju orun mai mai bi igba to je pe won ni pada sodo adeda opolopo won ni won wa so bi pe adaino ninu wero in the punch to jade laaro toni eni to ti fi igba ko je olori fun orilede Nigeria General Abdulsalam Abubakar Richard ni won ti so awon oro awon asiri oro to je wi pe o nbe ni ko okundun kun won to si se akoba abi to lowo bo ba si je pe ore ni ore le ba se fun Nigeria ikale ba se fun Nigeria yara bi abawa so won le zo abi o ninu wero yin the punch to jade laaro toni ni baba na ti soro won ni se ri nigba na awon kan gba obitibiti owo owo gidi eke hi igbira lo nso be eke hi owo lala won ni won gba o lodo MKO Abiola koda awon kan ti won kuro ninu egbe kan lo sibo mi won ni owo bambamu bayi ni won gba lodo baba ohun o lasiko eto odibo lodun 1993 be ba gbagbe podun 1992 loro ohun na ti rora hubo die die to fi wa dodun 1993 June 12 1993 won se oju kini ninu iwe ohun won ni tawon ba ni kawon ma ka lawe lawe labala labala won ni ki se nkan kekere lo wa nbe ninu page kan ti won pe ni page 264 autobiography title Call on Duty won se alaye awon oro ilekun o nibi ti won ti sisisi iwe ohun lolu ile wa to nbe nilu Abuja ni won so wi pe kokoro to ma je gba lodun 1993 won ni idi igba gangan bayi lo wa o tori wi pe owo awon loselu o mo nbe awon ti won ti se are koja lorilede Nigeria ore nboju lajori sawari kun ara wa ni won soro omiro to eloka ninu wero yin the point
1: gbogbo wero yin lo gbe ohun to menu ba ohun Vanguard na gbo tu perepere oro asiri tu ase ba lo ba lo
0: apo asiri tu awoya
1: awoya ninu wero yin Vanguard lo wuro to ni eje lo si ru osogbo nipinle osun gomina ademola adeleke ti pinle osun o ma ti fi esun kan egbe oselu APC lanu alana nitori esun ti won fi kun awon mo janduku to je APC togi wi pe awon ni won lowo ninu eto ikolu kogba eyi to kolu atauja ti lu osogbo oba jimo olanipekun laroye keji bureau isegbe wipe Adeleke lana lo fi esukun awon mo Raisa ti won sise pelu egbe oselu APC npa awon ni won lo yin ibon ti won kolu oba ohun ti won si so mimo wipe awon gboro se iwadi finifini lori re awon so fun awon lese olopa oye lo wa gbogbo awon mo ti won yin ibon ohun wipe kabiyesi so n toju won ri ti won to bo lowo awon ajinigbe na ti won si ba awon oniroyin soro be la dekele leke so mo pe saa keji yi lo fe dogunle saa keji lo fe dotele laarin ilu ni ilu osogbo lanu alana ni enwi bi ti won ti kojo ni ajegunle ti won ba awon onisowo atawon ise owo takuroso dadeleke ti so di mimo npe gbogbo ile ise olopa ipinle osun awon gbe pe ni jaka waju won bi eto osilu ti fe dogun dode pe ki won lo se wadi awon APC tog won yi ki won daju wi pe won foju won we know fin ijoba ke ka ma wa koju oba ka ma gbe baji na ti koju oba iwa buruku to tabuku ba asa ati ise atade ori oba ni ilu osun ni isele ohun je o e kanu weroyin vanguard ti won so di mo pe ori lo ku oba jimo ola ni peko daru oye keji yo
0: adupe je ti gbo ninu we royin the punch to jade laaro to ni first of all introduction awon loja loja agbe nilu ifo ipinle ogun won ma salaye ara won won juwe ara won tititi debi wipe olodum ma je asun legbe ku olodum ma je fi ko to ku se amulegbera eni o nigba ti won bere si ni soro won ni ijoba ipinle ogun edekun edabo eri ti waro awon ti won je olugbe agbegbe yi nigba ti won royin fun awon akoroyin awon na ma moju ara won lo foju aje ko niso o tori wipe oja kan ti won pe ni oja agbe yen popular farmers market oja oba loju ona solu kajola road labe ijoba bile ifo won ni abojo o ba ti de bayi ogun sele niyan o won ni tori pe omi okun soju ona olomo ti o ba tete wa duro loju ona avaimo koro ti o da o sele ko ma sele ni le be na ni won so pe iyawo toko e ba ja lokada lupupu bo hun na o ba tete ma so pe e ma gbero lo sapa ibe yen o e ma ko ba mi e ma so mi di kini o won ni afaimo kaburu o ma sele o be la won ti won wa n gbe adugbo yi wa ni o dabi igba ta won pelu kini hun ta won jo n gbe ni olodum ma je abakuta ludo
1: You know where in the nation to jade lowuro toni ni ajo tori se eto dibo lo lede wa Nigeria INEC ti kede wi pe egbe oselu mejo ni won fe wo yaja ninu eto dibo atudi eyi ti o waye ni awon ayi to sile ni legbimo asofin agba ati legbimo asofin ipinle eyi to wo bi mefa lo lede wa Nigeria o won ni ekun eto dibo merin 4 senatorial district ni ipinle Rivers ipinle Ogun Nasarawa ipinle Ondo eto idibo atundi yo waye nbe ilegbimo asoju sofin eyo kan ni ipinle Kano ati ilegbimo asofin ni ipinle Kebbi eto idibo yo waye kilo fa iku lo yowo kila nko awon oloselu kan lo yowo won lawo be na ni aturi awon senator kan ti won mo mo fi iwe le tori eto idibo to nbo latari bi won ti se yan senator Ibrahim Jimo ti ipinle Ondo si gege bi permanent representative to ma soju United Nation be ni bayi ajo INEC wa so dimo pe eto dibo na ni won ti gbaradi fun ti o si waye na won ipinle ti won ati ki mwenu ba le nkan wa so dimo bi pe awon ni faye le lati je ke eto dibo na ko di fopo moyo won wa ni ninu wero the nation ri awon adije dupo ohun to je pe won koruko won le to ma di awon alafo to sile legbimo asofin ati asoju sofin
0: je ti gbo pe bo ti wu ka pe laye to iku lo pin ohun gbogbo amo ba ba wu wa daada sile omo re a ma da labo ni ninu we royin the punch to jade laaro toni ni awon omo ti won gbeyin ti won si n gbaradi ati teyin se fun baba baba wa kola oyewo adekola akangbe okin omo oyewo eyin wi pe baba ma kuku soro ko to di pe won pale eru mo lo ba deda ni ojo eti ose ta lo ton ni ko bi ago mefa bo won ni ojo bi ojo meji si igba na ni won ti wawo pe gbogbo awon omo etoju omo yin o baba ni won ti wawo pe gbogbo awon omo ti won si nsumo won ni kankan e sera yin lokan o e sera yin losusu owo e maja igbiyanju ta won kopa nilu oba ile keri wipe e se won ba tapa yin ba kanbe bi o ba ti e to won nibe ba le pon ba ibe ba le wo e ma ja igbiyanju ta won n kopa nilu oba ile keri wipe e se won ba tapa yin ba kanbe bi o ba ti e to won nibe ba le pon ba ibe ba le pon koko won ni ka won mo yo gbiyanju kon pon bye bye akobi baba lo soro yi o awon molebi wa romi to won ha kola won o dakun dabo bo ti gba kola oye wo lowo awon eh adekola akangbe okin omo oye wo bo ti gba lowo awon yi ko tori olohun ko tori a ola e ninu ola e ko ba won fi daru e mewa pada tori wipe eyan kan so bi iba ti le onu ne kola won foriji won
1: le ka dere daraya ba se die ba se die ije e ti gbo o won le ni pa gunugu ko fura ko ni pe ku
0: ah
1: eni pa pala magbu ko ma safira ko ni pe lo eleyi nbe ninu wero yi the punch yo tori wipe bawo ba ku awo ni seto awo bagberi ba ku ogberi a si seto ogberi lo mu awo ologun le yi defense officer won kede ogun pelu awon ajinigbe ti won ji ogagun rabe abubakar gbe to si dake sakata won won ni ha eshi ewewe ko ye ko ja awon ajinigbe lo mama koju awon defense ah nibo sibo lana ni defense headquarter DHK Q ni won kede lana wi pa won ni gba ogagun abubakar to je former director of defense information to kusakata won ajinigbe ha won ninu awon odun to tori pe lati ogbon ojo osu karun ti won ti ji ogagun na gbe ati aya re ni oju ona kasina matazu road ngba ti won rin ajo lo sabule won ache iwa ase yinbo ogagun na o kusakata won lo mu ogagun en to je chief administration officer awon ologun IM Abdullahi se apejuwe ologbe ogagun na gege bi ogbontarigi akikoju ologun to sise ilu daada ko to ri prophet bi pe iku re bo ti wa je yi o ba won lokan je won kedu pelu ebi re nipile kasina won si ni ite oku eye iyi ni won ma se fun ogagun na Abubakar tori wale asa to ku sowo onise laabi won te wo gba won te wo gbo ku re ah omi si bo loju awon koda eni to gba to te wo gboku na ni gbakeji gomina Faruku Lawali ti pinle kasina loruko gomina bi ko moru rada asin wo awon ti ni pe o si ku sakata o
0: tangbe wa lomo baba yi se so wi pe ani ebe lowo gomina pinle
1: ni o o de ni baba won o ni diabetes ko ni asin ko
0: ah e wa so pe ejo lo san pa se be yen je le abo je le ewe abo je nku le oko le e
1: baba to ni joyi
0: lomo se so pe ah ebe lowo gomina
1: o onise na bi ji o ka gun pe
0: o si ku sakata won
1: o se si wa
0: tangbe wa tangbe wa ta lo gbe wa oro re o ailaso lorun paka ailaso lorun paka gbogbo omo mariwo e ma sun
1: ngba sele ba ti sele so logun be blood is
0: a mess messi egugun ti pada to wa gba ti bo so wa ja aja wa gbe kaakiri kolokolo
1: olodumare
2: won mo wa eyin obi e je ka ri pe a lo awon mo wa ni ilokulo omodun mejo soke eyi ta gbe gbale lori ilokulo ni abi eyi ta han lo si omodo asiko yi ni awale fi fe han si won ka toju won ka ri pe won lo si ilewe tabi kose owo ki won le ni ojo ola to dara ki won le daso asiribo wa nigba ta wa na ba dagba tan ojo ola yen gan ni koko fun awa obi nigba ta ba le sise mo ta ti domode pada ki won le wulo fun wa ni ojo ola wa ni awon omo wa abi omo ta fun ni ojo ola ta je ko kawe tabi kose owo nje o le wulo fun wa e ma je ka lo awon omo wa ni ilokulo ki ni won le dun si wa eyin obi e je ka ri daju pe a lo awon omo wa ni ilokulo ka sise fun ra wa ni isin ka toju awon omo wa ki won kose ki won si kawe yanju ki won le wulo ni awujo ojo ola wa ni won e je ka toju won ikede wa lati le ise radio 113.5

0: organs are made. Now, you can take advantage of the sports and outside broadcast services of FRCN Lagos Operation.
1: Mojuto eto inawo ati alaale re FSRCC ati ajosepo pelu ajo to nsakoso igbohun safefe NBC nlo anfani yi lati pe akese ara ilu si kominu won nipa itokale awon to nsowo iyani lowo lona epofin mu IFOs eyi to nsakoba fun inigbekele ati iduro sise eka to nsakoso eto owo nina lile yi awa nfe yi gba yin ni moro pe ke yera fun ibasepo pelu eyikeyi ninu awon ayedero iyani lowo yi e se iwadi ipo ti we iforuko sile iru ile ise be wa lori awon alata www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng lati safiso awon afurasi ayedero ayanilowo yi e pe 0700225526 0800225526 tabi ke pe +234817665673 olukeje FSRCC
2: Radio 1103.5 FM lo te siwaju e ma gbagbe lati gbe ipoluwo ja tawon kede yin loloko ojoko wa si ile ise wa en ti eyin awon eyan si ma gbo ipoluwo ati kede yin ni kete kete labala igbeyawo wa laaro toni se alola ma se saju ja ijoba ipinle ko awon olopa ipinle ko labe oga agba yanyan wọ́n ni bẹ́ẹ̀ bá lọ́kọ̀ bóyá ẹ fi ń kérò ó ti di mọ́ọ́líkì fún yín tó jẹ́ pé ẹ̀yìn kì í ẹ̀ tí ẹ̀ kíà mo ṣẹ̀ṣẹ̀ rá ni mo lo mọ́tò yẹn fún 3 years mi ń gba plate number sí kò sáyè fún mọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ ti ṣe lánàá léni léni tá a wà ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2026 òfin ti dúró ofin ti duro iyawo bo ba n gbo so fun daddy pe ko ma gbe bicycle eyan okada okada lupupu moto ni kan kan bi o ba ti je eyin number ti o gba ori ina koja lodo ijoba e ma gbe jade o tori pe ofin ti duro o si duro de yin ta papa fun gbogbo oniwa abaje se moye ewu ti ru nkan bayi ti se o ti gbe mi eyan won ti ja won eyan lole won ti ti di be ji awon eyan gbe ọgọ ọlọpa sọ pé kò ní sáàyè fún mọ kọmíṣánà ọlọpa ìpínlẹ èkó wọn ti dúró báyìí torí pé agbẹnusọ àwọn ọlọpa wọn ti kéde ẹ síta bọrọ ọba sì ti jáde àṣẹ ti gọkadà ó ti gbé e tẹlé lẹyìn nìyẹn ojú wo lẹ fi wo ọrọ yìí tó bá tásìkò ẹ bá wa dá sí ǹjẹ ẹ ti gbọ pé nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ tòní kò mọ dàbí ìgbà tó jẹ pé olúwe àti the punch a sì wàá kó síbì kan náà nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ tòní òun náà ni ìròyìn yìí mà wá ń bẹ láàárọ tòní o tí wọn ti ń sọrọ lórí ọrọ afẹfẹ ìdáná gáàsì bó tiẹ jẹ pé gbogbo ìwé ìròyìn pátápátá òun náà ló ṣòṣùká tí wọn gbé ọrọ ìròyìn afẹfẹ ìdáná gáàsì yìí tí wọn gbé kan rí o wípé láàrin ọdún 2022 sígbà tá a wà yìí lójoojúmọ́ ni afẹ́fẹ́ ìdáná gáàsì ló ń pọn owó sínú o bí ìgbà tálábíamọ ìbágbóyún sínú wọn ni láàrin ọdún 2022 sí ìgbà tá a wà yìí ó ti ní ìhàyè àìmọye ìdá tí ó ti gun orí owó afẹ́fẹ́ ìdáná gáàsì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ má wò wá ràn o ẹ bá wa wá nǹkan ṣe sí kára ó le tu to lórí tẹlẹ́mù ká lè rí nọ́dá káwọn ọmọ sì lè rí nǹkan jẹ.
3: Ìjẹ́ ẹ ti wá gbọ́ o nínú ìwé ìròyìn the nation tó jáde lówùúrọ̀ tòní wọ́n ní etí kan ò yẹ rí o bẹ́ẹ̀ ni bàtà kò sí yẹsẹ̀ ló mú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ogun wọ́n ṣiṣọ́ lójú àlàájá Kúdírà tó Adégúnwà Balógun gẹ́gẹ́ bí ẹni tó máa jẹ́ adíje dupò igbákejì adíje dupò gómìnà nu ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ogun ìròyìn náà ti gbé wípé gómìnà Dàpọ̀ Abiodun ló kéde Alhaji Kudirat Adégúnwà Balógun ògbóǹtarigì oníṣirò owó ṣátádà kọ́ńtàt ni wọ́n pè wọ́n lánàá lánàá ni wọ́n ṣe ètò ọ̀hún níbi àpérò àwọn ọ̀gàngàn lájà àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC tó wáyé nílùú àbẹ́òkúta gómìnà Abiodun sọ pé wọ́n ti ṣèwádìí

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀. Tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka kúnná ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nírun.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àti gbòfún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bí kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá wọn bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ póun ó lu ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọbì kan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó. Ẹ̀yin máa mú wọn, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde kúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nàgbára nàgbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ̀káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 070-3861-5168 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tẹ̀yìn àkọsẹ́ ni ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náhùn ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá apá ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ fẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo, tó ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pá tó ń wa mi pòròpòrò. Ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn oṣù yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣùlá Abà. Ẹ̀yin náà ò ní fàìsàn lùgbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni, iléeṣẹ́ Òṣùlá Abà Isolution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kórí náà rí n tó fẹ́ jẹ, àbí kálejò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ sí wa lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé tá a wà méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn, tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣùlá Abà Isolution. Òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbùn o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rè é, àwọn ò kì ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sàmánì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣùlá Abà Isolution kò tí ì dé sẹ́tì ìgbọ́n tiyín ni? Àbẹ́ẹ̀ mọ̀ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka Báìbù, ẹ lè ka Kùránì, kòtù lẹ̀yìn wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀, àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn Ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú, ó yá ẹ mú báyìrò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091 57 58 9016, 091 57 58 9016, tàbí kẹ̀pẹ̀ 070 38 61 5168, 070 38 61 5168. Nọ́mbà Bàbá Òṣùlá nù. Bàbá Òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀m̀pútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la àbá mójútó. Ka ìjẹ́ a ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ kú kalẹ̀.
1: fila ti ati pariwo lojo to ti fe pe won bo won bo
2: won ti de o
1: aba gangan le mo ba ti o ma da gogo eniyan lohun
2: isoro eyi ke yi ti n koju iriran eda
1: yala o ti pe tabo se se bere
2: e ti nawo nawo o ti suyi e ti fe gba kemu
1: a o ma ni gba kemu aburu
2: chronic infection lo njo wa lenu to ti wa de konerun
1: to n se akoba foju wa bi ati sayewo
2: won ni apeju suga ni o je ko tu wo clear
1: ona metata ti soro du le gba wa
2: ni baba osula le wi akegbo fun to fi le koju e
1: goro lenu baba osula gangan
2: tori enu olofa lati gba mo ta o
3: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
4: e ku dede asiko yi o ni bi gbogbo te ba ti n gbo wa oruko temi ni olawale osu olale alase ilese osula haba
3: baba eje nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
4: ese atokun te eyan ba ti ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den ti nbo lookan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma nse pin bi funfun lelomi ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
3: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
4: ese atokun oro wa dabe npe nkan ti olodun ba ti yonu si te en ba tun wa fi dara se lo ma ndabi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olodun fi fun wa tenu ko o te se bolu ko o
3: kin to gba yin lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba pe e ba fe foju kan yin bo won se le ri
5: head office wa wa ni ilu ikorobu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 ebe rosula abambe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju eri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
3: elomi itiju ni ojo jade itiju pe ti aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
4: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ki npe loruko aisan je tu mi sita ki nfi on sile on loruko re keji nti ba nse eyan te n ba fi mara won to won o fe ko fun sile niyan e tete be se n gbo e mo fi gbaladola e mo bo lori ise iwosan ibile olodun lo fi ran wa o
3: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula aba osula aba papa julo lori itoro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na loko
4: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na ni
3: ba kan ran yin se
4: se wa ri iba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da ke yin o farabale atoda ke yin o joko tagba
3: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
4: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo tawon bi kan o se se pe tawon ba dodo yin won ka kini sa won loju ni awa lawon wa so fun e pe e lo fokan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà lo ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kì í ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán ení èyí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
4: Bàbá tẹ rí abala ibi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rè é gbàgò ọ dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹpléǹ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín nígò kan.
3: Wọ́n fún yín nígò.
4: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún ṣèǹjẹ fún yín.
3: Ok wọn máa pààrọ̀ gò.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí náà mọ́ rárá. Kọ̀ wá sí Júpítà ìgò. Kí ni mo wí atọ́kùn?
3: Bẹ́ẹ̀ bógò yẹn ti lè lágbára tó.
4: Tó lè wá
3: mo fi sójú.
4: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
5: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀? Tó padà dé Nàìjíríà wá ń bí. Odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru. Tó sì wá sí iléeṣẹ́ wa. Tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa. Tọ́lọ́run sì ṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-61-61-51-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀?
4: Ẹ ṣe atọ́kùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀, olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
4: Ẹ ṣe atọ́kùn. Àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá. Paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara, ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
4: Ẹ ṣe atọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí, ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ ẹ̀mí bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mu mi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà, àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga, tí ìfúnpá bá ti wá ga tó já síkè, ẹ mọ̀ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn á ṣàdédé já. Ṣé ri elomi ti suga e ba ti lo to ti bo to ti wo inu isara won a wa je ko bere si ma re gbogbo isara wa re elomi wa gbese lele a bere si ntan mo irunbuso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a da be npe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan ronun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won o ni ri nkan kan ma rara
6: ehe baba wa esoro nipa chronic infection iye aisan arun teyan ko latara ipalopo ni akọ na nko te menu ba lekan to ba pe to ba nse yan laguara o le fe sokun fa irina dede
4: ese atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yin se won yi tete ke sara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbo be ni gbara amagbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agbara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogologo akọ narun ndi kan lo ti bere se ri ogologo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won elomi ba nbera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti ni fe wo boye nikan kan wo afoku go nbe la ko elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba n tin bera kura kura bayi won o ti e ni mo pe ibudo ko la won wa iwo ogbologo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba oju ti awon baba wo ojo won ni gbagbo pe eni to ba fe se itoju iforo tin koju irin eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo akọ narun oni to won o mo kankan o keyin o wu ti gbongbo ti gbongbo ntori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sele si iriran eda o ni bi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yo dabi en pe eyan ge igi lori ko mu tegbo tegbonu nti ma wa fanu wa re lomi won ti lo se oju bi emeji bi emeta eja bi won lere kini idi re tinti won se fi n pada sibe mo wu nti n se won tegbo tegboni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e tegbo tegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
7: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere tabagbalagba ba n je todun todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to nfun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa migule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa woya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona fun to nse bi ka hotel de ripo isan ara wa to nfa ni sodan idan omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta ti nawo nawo si inu wa to nkun gburugbu eyo yin to npo lapoju gbigbin lelomi ngbin kin ki won to le eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia awon fi je pepe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isan ara to ti duku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbo egbogi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
5: head office wa wa ni ilu ikorobu e bo le ni agri bus stop e so pe nlo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e bere osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula aba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula aba nbe
8: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-51-68 WhatsApp number 1
9: Sini. Aoni faisan lo gba o

0: sísọ èrò ní kọ́kọ́ jẹyọ sí ni lọ́kàn èdè láti fi ń de èrò ìdí abáwátáwọn yorùbá máa gbé èdè lárugẹ àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata nítorí pé ẹni bá ń sèdè elédè a máa rẹ̀rẹ̀ lérò ẹni bá ń rẹ̀rẹ̀ lérò a máa ṣèṣe oníṣe ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ ìwà oníwà lórúfẹ onítọ̀hún yóò máa hù ẹni bá wá ń wa oníwà wàyí ò yóò jẹ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sèdè rẹ lónìí sọ sáwọn ọmọ rẹ ará ọ̀rẹ́ ìbátan ojúlùmọ̀ àtàwọn alábàágbé rẹ má fọwọ́ òsì júwèlé bàbá rẹ ìwọ tilẹ̀ ti sọ tẹ́lẹ̀ káre láì tẹ̀síwájú èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ ìtanijí yìí wáyé láti rédíò 103.5 FM tó kalẹ̀ kà sílùú Èkó yìí ní ìpínlẹ̀ Èkó.
1: Ọ̀ní mi, o ò rí mi.
2: Mo rí ẹ, mo ṣe ní rí ẹ, mo rí ẹ.
1: Àti kó o wò mí, o ò rí mi.
2: Ṣé bá jọ dress up pín sí mi?
1: Kí tiẹ̀ ni ẹjọ́ dress up? Ah, every time o ò rí pé mo ṣe makeup. Oh, rí pé mo ṣe mi, le sọ pé ah, your makeup is beautiful, you are fine, you are beautiful, it look good on you. Ah, ṣé mo máa ń ṣe makeup ni orí nǹkan kò tiẹ̀ compliment nǹkan? Ah, bẹ́ẹ̀ náà ni mo ṣe run, mo lọ ṣe run lánàá mo dé, ọkàn wò mí mò ń wẹ̀ o. Even awa sọ fún mi pé my mommy, your hair is beautiful. O sọ kankan, àárọ̀ yìí tí mo ṣe sọ pé ọ̀ní ṣé o rí pé mo ṣe run, lo sọ pé mo rí, o fọ́ ọ̀rọ̀ ara mi. O sọ pé.
2: Ebo ni tó bá ṣe ṣe irun irun máa ń pọn
1: ẹni. Kí lọ́kọ̀ pẹ̀lú
2: mi? Kí lọ́kọ̀
1: kò tó fọwọ́ lára mi? Sì.
2: Ṣé ọmọ iye hours tí mo fi ń wo irun yẹn nígbà tó sọ?
1: Báwo ni kí wọ́n ṣe gbà sí mi ò sí láyé ni kó máa wo irun mi wo irun mi nígbà tí mo wà láì tí mo sensitive tí mo dẹ̀ mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Sọ fún mi.
2: Ṣé mi mọ̀ pé yóò àbí
1: ìfọ̀sọ̀rọ̀ yẹn? Mo mi looking to my house and tell me, oh, beautiful girl, call me a girl, don't let me feel like, you know, our ìyàwó, I need the. Don't tell me that. So nítorí pé I'm still your baby, I'm still a girl to you. Let me feel that love, that thing. Tí a máa ń fíun gbá yẹn jẹ́ ìsìn máa fílẹ̀. Má jẹ́ máa ríra mi bí ìgbà tẹ́ pé mo ti dàgbà àbí mo ti di nkankan. Ah, we need that reassurance. Yes, we need that reassurance. Say it to us. If that thing ra bread ni jẹta, lo sin sọ fun ohun tun sọ fun mi pe oni o ge ohun. Oh, we go fine.
2: Ẹ ṣe bá mo gbé la.
1: Ah, ayé sọ fún mi náà pé mo beautiful. Tell me, look at me.
2: Mo mọ̀ pé beautiful mo ti sọ ẹ̀yà.
1: Ẹ sọ fún mi, sọ fún mi, say it again. Ẹ kàn sọ, má fi sínú, má sọ pé torí pé o mọ̀. Má fi sínú, sọ fún mi. You are beautiful. Gba tí wọ́n mọ̀ ṣọ́tọ́ mi sọ fún ẹ pé it look good on you.
2: Ọ̀ní, you are beautiful. Ní ọ̀nà bá ṣe nǹkan tí mo sọ.
1: Ṣé a máa sọ fún mi pé you are beautiful? I need that reassurance.
2: Ìyàwó mi á kàn wò pé òun ti jẹun òun ti yó o kí ni òun problem wo lòun lè fi panu lé ni o kí n sọ pé you are beautiful ṣé mi mọ̀ pé beautiful tẹ́lẹ̀ ni kí n máa sọ pé your makeup is good your makeup is fine you are beautiful ṣé wọn sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọkùnrin kì í sọ bẹ́ẹ̀ fún wọn ó máa take ẹ̀ seriously wọn ni ó tẹ pín mọ́lẹ̀ wọn ni tó bá ti wọṣọ tán kí n sọ pé ọ̀ní you look good
3: wọn
2: máa sọ ẹ bá ń sọ fún you are beautiful. Oni you are Oni. Atẹlẹsẹ fine gan.
3: So Oni kan.
2: Wo Oni mi ah orúkọ ẹ nice.
4: Bẹ́ẹ̀ni Radio 103.5 FM. Tí wọ́n bá ti dára, tí wọ́n bá ti tún ra ṣe ẹ̀ máa kí wọ́n pé wọ́n pẹ̀lẹ́ ẹ kí wọ́n pé olómi báwo ni ó wà pa o. Pàápàá jùlọ àwọn ọmọ yín ẹ máa kí wọn lọkùnrin lóbìnrin ṣùgbọ́n ṣé wàá rí àwọn ọmọ yín obìnrin yẹn gangan fúnra wọn ẹ máa gbìyànjú lọ́lá aṣọ tó dẹ̀ wọ̀nyí dẹ̀ fáyìn o mo láìkí ẹ bẹ́ẹ̀ yẹn bí o ṣe fi wọ̀ yìí náà ni mo ṣe fẹ́ kó o ṣe máa wọṣọ o rí pé ó yá yìí báyìí yàtọ̀ sí ìgbà tán bá wọ̀ yìí tó bá jẹ́ aṣọ ìṣùbìlẹ̀kẹ́ tán wọ̀ yìí tó yẹ pé tán bá lọ sáàárín èrò wọn á sọ̀sọ̀kúsọ sí wọn nǹkan tí mo rí lónìí mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí so mo bá lọ síbì kan ibi tí mo lọ yẹn àárín àwọn ọmọ iléèwé ni àwọn akẹ́kọ̀ọ́ níléèwé gíga mo fi bẹ̀rù mo bò láṣìírí ọmọbìnrin kan wà ń bẹ̀ kò ṣọmọdébìnrin ṣùgbọ́n ọ̀dọ́ ni ọ̀dọ́mọbìnrin kò ń ṣọmọdé torí pé kò ń ṣọmọ kékeré tabani ka wo so tun ka wo so si ona ati ma lo si omo yo aje ati ma lo si omo dun meta si merin din logbon ona ti dagba die sugbon se ri omo yi arabirin olohun fi nkan kan jin ki e o ku ara dada eyin e gbagba ṣùgbọ́n aṣọ tó wá wọ̀ òun ni nǹkan tí ó ṣe rí ṣe rí aṣọ yẹn jẹ́ntújò kọ́ òmìjó ṣe rí aṣọ yẹn gbogbo ẹwà tọ́lọ́wọ̀n bá fún òun láṣọ yẹn rọra lẹ̀ mọ́ ló bá gbé sọ́tún ló bá gbé sósì ló bá gbé jáde ṣẹpẹsẹ Sabina Peters, you need sepe sepe figure eight to borrow monkey to rewa to just sepe sepe figure eight. Egbe yen kuro. Eh, to gbe seyin. Eni to wa je onuko. Oni lati ma so fun pe wa o. Madam, I'm sorry gan. O le wo bi yo. Ah, eh, take me a lo bo. Emma saw your lend me without in shadow. Allow. And to ever me, ever me one coffee bo, ever me down combo. To the way, go for come on your kuno. And when you lend it, they want you to know about what I want to get. I won't look at the way. Come on, my woo, come my woo. Munchin tabatin jaddy, tomoban jaddy. E yon kan ni tori po ti dagba. O ti dagba lo o to. Chukwa mwa bi kon wate epi taba wabe lo. A mwa ba a ba she mura. Si. O nwa she ma wo. Chari pe lubi eni ito she mura. O re waw. O da. Chukwa tori in kato gbe. Sara. O je ki a mwa. Ti o ye ko soro si. Kon fe ma kwe. Yan ge wa nko ja lo loju ona tori leyin ti yen sele mu pada ri yes truly mu pada ri awon lokan se hello oh baby awon moto ibo lo nlo egbada ibo mo se npe ni se dandan ni ko wa wo moto yin dẹ̀sùn síwájú ẹ̀dẹ̀ gbẹ́rò mi ṣé dandan ni ta bá ti ń jáde ẹ jẹ́ ká wọ aṣọ tí ó yáyì a lè wọ aṣọ tó ń ṣe pé gbogbo àwọn nǹkan tó wà lára ó lè gbé jáde tẹ́ ẹ bá dúró wọ́n ní ọmọ ló dúró yìí ṣùgbọ́n ta bá ti mọ̀ ọ́ pé ó tó bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká tún rọra wo bá a ṣe wọ̀ mí ò ní ẹ dàábolẹ̀ kó wá dàbí ìgbà tí wọ́n wá ṣe é gún o rárá o ẹ wọ̀ ọ́ tàbá àwọn òbí kan wà tàbá múra wọ́n ní ìrínisí nìṣẹ̀rẹ̀ ni lọ́jọ́ àwọn ìmúra kan wà tẹ́lẹ̀ pé tá a bá wọ̀ ọ́ jáde a lè pàdé àwọn kan tí ò yẹ ká pàdé wọ́n á máa wò wá pé kí ló ṣẹlẹ̀ àwọn mí dẹ̀ wà tẹ́lẹ̀ pé tá a bá wọ̀ tá a bá dé àwọn òbí wa ni ó dáa pé a mọ̀ọ́mọ̀ ṣe wá síbẹ̀ ni nǹkan tẹ́ ẹ̀ fẹ́ ṣe wọ́n á ní pé nǹkan tẹ́ ẹ̀ wá ṣe ń bẹ̀ nìyẹn wọ́n fi ń sọ̀yàn lẹ́nu torí ẹ̀ máa fi ní àwa tá a jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò sáwọn kan táwọn àǹtí wa tí wọ́n bá ń jáde tàbí àwọn ọmọ mi wa tí wọ́n bá ń jáde táàbà láìkí nǹkan tó bá ẹ jẹ́ sọ fún wọn àwọn tó wá jẹ́ ìyá tí àwa ọmọ bá ń jáde tí nǹkan tá a bá wọ̀ tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ sí tẹ́ bá wò pé aṣọ yìí àwọn àmọ́ inú ọkọ mi tí o ẹ̀ sọ fún wa àwọn òde kan wà tẹ́ ẹ pé tá a bá lọ síbẹ̀ a gbọ́dọ̀ máa ṣíralẹ̀ ò ní fún irú ẹni tó lọ sí ilé ìwé tó ẹ pé ó lọ ṣèdánwò àbúkò ṣe lọ jẹ́ nǹkan kan ó ṣáà lọ ilé ìwé ibẹ̀ ni tó fi wá di pé wọ́n fi ń sọ hello madam lewọ bi o awọ igbaro eleyo lewọ bi o tori e lawọn ile iwe kan mo fi se pe won gba sokoto ni ile iwe won tori won o fe ki awon mo kan wo awon sokoto kan tori ngba ile ma ri ti sokoto aya lati sale aya de furo won o fe ka awon mo ma wo ru awon sokoto kan wa si ile iwe awon ni sikeet ni sugbon si pelu sikeet yi na nkan awon kan tu won ti gba pe ara t'Olorun ba fun won ara yen oni bo se gbodo ma gbe eje ki eleyi eje ki a fi ba gugu awa ta jo omo yin ka fi bara wa soro keyin gogo fi ba wa soro pe ba ba se rin mo la se nko yan awon ba ba se mura ni gbogbo gba ka mura ni mura omo luabi mi o ni ewo ke da bole o rara o aso to yayi aso to se pe kini ta ba duro wa le kan pe oda ni ele ko wo ye biye lori aso mo mu so pe ka wo ni won tun won si e je ka wo aso to ba ba ibi ta n lo mu oni ke je ka wo ibi ta n lo aso to ba mu oni ke ja wo o yato si pe boya mo lo si office eyan kan si mo fe lo ba won ni office ki wa wo aso ti mo ma lo wo lo si babish ti ma wo lo babish bi mo fe lo mo fe lo lu enu omi ara se pe yen ni ma wo ni ma fi lo ki won be won ni je wole won ti ni je ko jale nu gate e je rora so ni bere e je so la bi aso won ni ja wole abe ti je ki ru enu be wole mama gbe pe se se gbe nkan tin se ni e wa ba gbe ona bo agba bo yaba ani ri wala o soju mi o soju mi koro oni mo ni ki sare so fun yin ki eyin te jo bi wa e to awa ta jo mo yin pa pa julo awa ta jo mo yin obirin e to wa sona e je ka mo ki la wo awon bo la gbodo wo awon kankan lo bawo la se gbodo wa lawon bi kan elomi o mo bo se njoko oro jo mi ni elomi o mo bo se njoko e mo pe ijoko elomi o mo joko jo ko mo bo se njoko e je file be tomo yin o ba mo joko njo e tete ko mo se njoko 103.5 fm radio 1 lewa e ma yi kuro to ba tin di ago mewa la lo mu iroyin apapo yi to keyin wa se ti gbo wa

0: ni olajude olajude o na la se pagbe asa idile wa olajude lo je ki agbagbe orisisi nkan to nsele olajude lo je ka gbagbe pe o ye ka ma pe awon obi wa ka ma kunle ka ma ki won olajude lo je ka gbagbe wi pe ile bayi o na ni abo isimi oko te je pe ibi kibi ta ba wa mo wa la jojo ah ki fe gbo nkan kan to ba so nipa awon to wa ni pe ah bawo ni mommy e ni pe ki won ke ona duro te je ko fe keni keni kan ti e mo pa fe lo le wa ma gbo ah go ba lo le awon ara ile won ma so nkan kan nipa awon to wa ni ibi ta ti wa olaju lo de o lo je ka fi mu won ni nkan ti won nse ti won je o ti je ka ri gbogbo e yi ta bayi wa ma gbo ah awon lo nse wa me ni leni o mo nkan ke olaju lo de o lo ba to wa fun yan yen lowo owo to fun won na lo ma fi pada lo eni to ba lo a fi lu fun right now ni ṣugbọn mo pe lori sisi ni nkan ma nsele ṣugbọn sibe nkan olaju ti je ka so awon kokon nu to je titi wa gangan ni odo ti wa ni ile wa nibi ta ti wa ni agbegbe wa awon asa kan wa ton wu ni iwa nibe eyi ta mo ati eyi ti a o mo ta de ni igbagbo ninu e pe asa wa leleyi ise wa leleyi Radio 1103.5 FM lori eto wa asa ati ise asa ati se ile mi ile mi ilu mi ibi ti mo ti wa ibi ti mo ngbe awon nkan ti won se ni agbegbe ibi ti mo ti wa asa wa ise won asa won boya ni ibi ti a wa ni ta n gbe ni boya ilu bi sa ti wa ni boya ni awon agbegbe kankan oda alejo mi ti wa ni ikale ori afefe bayi na lati ma ba won soro agbe won ti pe mi bo ba yansi e ma gbo ohun won ko asale mo n bo na emi ti de ajo rinrin ajo eni lori eto asa ti se e ti mo ba se ma se a wa n so nipa awon nkan kan ti won se ni ibi ta ti wa ta ba ti mo ibi ta ti wa kini asa kini se won kini nkan ta mo nipa kini nkan to da wa mo yato laarin fun awon kan e ko wa se titi yoruba nikan mo ni boya je fik ni te ba je ijo te ba je omo plateau abi te ba se pe omo gbon gabon na ni e ba ti e je pe ati Ghana le ti wa ko se code fwa ati gba awon omo beni wa sibiri be na lati gbo ti tawon ara agala orisisi ni bo ba de se pe omo boya Kenya le ti wa ni abi Saudi ni be awon ni xenophobia to ba ti je pe be na le ti wa ni e fe so nkan kan nipa titi bi te ti wa any anfani lati pe wa te ba ti je pe ede egbo yoruba a ba yin tu ni ede gesi laba tu si ede yoruba ni gbogbo awon to wa ninu aba ma gbo abeyin go te wa ninu e fe pe mi lati so fun wa pe lori afefe o mo fe so nipa titi ibi ti mo ti wa oju opo o si sile fun anytime lati pe wa ni asiku ta ba nse eto wa sugbon je kin lo bayi e mo pe ni ose to ko ba ko koja alejo wa mu ti ni omo edo mo omo yoruba ohun ni won awon wa ti se ton bayi won wa ni oni sugbon awon ti mo tun ni lori eto lale yi afurara won ni won ma so oruko won ati ibi ti won ti wa ma ni lo latu ti lo hewa be ni mo ti lo mu won wa ni ibi ti won wa ibi ton fara pamo si ni mo ti si won le lasale hello e ka le o
1: e ka le ma
0: e ka le sa o
1: eku
0: eto ni olorun lo ba lo nto se alaafia na leyin wa
1: alaafia ni wa
0: o da o ni soki e wa ba wa so kini oruko yin ati omo ilu bo oni
1: oruko temi ni Bangbose ilu Eko omo ilu Eko ni ile Karo jire Nigeria yi na ni
0: apa abo Leko ni omo gba
1: isale ko gangan ni sale ko
0: isale ko gangan fun rare e
1: oni isale ko
0: eda se isale ko ti ba ni pe ke ma juwe nsin pe ile ni nkan kan ba ma npe in village abi ilu
1: ni Bangbose street no ni Bangbose street
0: oda kini nkan na ti o da yin mo yato gẹ́gẹ́ bí ọmọ ìsàlẹ̀ Èkó kí ni àwọn kankan tẹ́ ẹ mọ̀ tí ó ń ṣe gẹ́gẹ́ bí àwọn àṣà Èkó àṣà dẹ̀ wà gan-an kí ni àwọn àṣà kan tí ẹ lè sọ pé ní ìsàlẹ̀ Èkó tiwa ò ní ọ̀dọ̀ tiwa ní ilé wa ò b ba se ma se e je ka lo si bi igbeyawo ba won se igbeyawo lodo tin ni soki e so fun wa ati kino wa je ko won da yin mo yato ni odo yin pe omo gba ngo se lo nlo yen
1: okay olotu e je kin so bayi eto igbeyawo ni isale ikoko yato si eto igbeyawo ni gege ba se se ni le karo jire a ma se idana adema a ma se igesi ni ede Yoruba engagement
0: no mi mo
1: gbogbo no la se ma se ta ma ko su lo si ile yawo iru gba te mi no se yawo ba ya ko su lo si bi ta ti ma se yawo no ni a gbe gbo ko eto na lo si be a de tu lo do bale a lo se toro bi ki fa a se ka gba eto igbeyawo
0: Eda kini okowo kan to nse ni odo tin
1: okowo to common to se koko ni saleko na ni kata orisirisi oja kara wole kabo lati ilu oyinbo wa si ile Nigeria kata fun eyan
0: importer and exporter
1: ko se nkan ta ki n ta ko se nkan ta de ki n ra
0: o da o
1: yes
0: o da o ko se nkan ta ki n ta ko se nkan ta ti n ra gbogbo awon eyan to ni leva yi won ti ta le ta moto ta gugu e ku se
1: be ni te ba ri gugu sale ko ri pe gugu e na lo ti ta ton ba yi nisin
0: oruko lo royin o da gẹ́gẹ́ bí mo ṣe bèrè lẹ́ẹ̀kan pé kí ni nǹkan kan tí wọ́n máa fi dá yín mọ̀ yàtọ̀ pé ọmọ ilé ibi báyìí òun ni ó ń lọ yìí ṣé mọ̀ as in one unique thing ẹ jẹ́ kí n sọ léde èdè ìbò one unique thing nǹkan kan báyìí tó fi máa dá yín mọ̀ pé ọmọ ilé ibi báyìí òun ló yẹni tó ń lọ yìí.
1: ṣèrí ní ìdílé bangbose ìdílé Legun ni wọ́n. So Egun Bangbose náà dẹ̀ tún wà èmi dẹ̀ tún wá ní lock kan ṣẹ̀rí ibi tí mo ti wá ní ṣáìdì ìyá tó bí mi ọmọ Èkó náà làwọn náà àwọn tó máa ń ṣe ẹ̀yọ̀ ọlọ́gẹ̀dẹ̀ níbi tí bàbá ti wá Egun Bangbose àtẹ̀yọ Adégún gbogbo ẹ̀ làwọn ṣe papọ̀.
0: Òun ni pé ọmọ tradition oní ìjìnlẹ̀ àṣà àti ìṣe òun ni ìyẹn náà ó dẹ̀ dá bẹ́yẹn tó gẹ́gẹ́ bí ìlànà yín ṣé kò bá lọ pé o ṣe wá jẹ́ gẹ́gẹ́ bóyá mùsùlùmí ni yín ni àbí kìrìsìtẹ́nì ká wá ní nínú ẹ̀sìn wa o a gbọdọ̀ bá àwọn ará ilé wa jókòó nígbà tí wọn bá ń ṣe àwọn bóyá wọn ń ṣe égún ni àbí wọn ń ṣe ẹyọ ni ṣe ká gẹ́gẹ́ bí bóyá oòrò kan pé ó wá di ẹbọ téèyàn máa kà sí bí ẹ̀ṣẹ̀.
1: Olóòtú ẹjẹ́ ní ọ̀dọ̀ ti tèmi o a kò máa ń báwọn wo ni kì í bá wọn ṣe mọ́ akọ àárín bá wọn ṣe mọ́ because àwa ti mú ẹ̀sìn ìbílẹ̀ kúrò àti ń tẹ̀lé ìlànà kìrìsìtẹ́nì nípa wa sọ inú kìrìsìtẹ́nì náà lọ bí mi sí inú kìrìsìtẹ́nì náà mo ṣe ń tẹ̀lé ṣùgbọ́n tó bá ń ṣe mi ò kí ń tẹ̀lé ṣùgbọ́n tó bá ń ṣe irú Lagos Festival táwọn èèyàn máa ń jáde ta máa lọ sí TBS nígbà míì a máa lọ wo nǹkan tó ń ṣe níbẹ̀ but kì í tẹ̀lé ọmọ àdè kì í tẹ̀lé Egun mọ́ ṣùgbọ́n yóò sọ pé ká máa fọ́ lóhun nǹkan tó ń ṣe
0: ìyẹn gan ni mo fẹ́ mọ̀
1: akọ mọ̀ pé tó bá ti dìgbà Egun báyìí irú àkókò báyìí níṣẹ́ àkókò tó ń gbégún ni gbogbo àtẹ́bá ti gbogbo níṣẹ́ ni pé àwọn Egun ti ń jáde wọ́n ti ń ṣe ọdún Egun báyìí.
0: So èèyàn lè wòran
1: àwa ń wòran ṣùgbọ́n kì í bá wọn ṣe kankan sí mọ́
0: ó dà tí n bá wòran yẹn ìran yẹn ò já sí ẹ̀ṣẹ̀ fún mi
1: mi ò sì ní pé ìran yẹn já sí ẹ̀ṣẹ̀ tó nígbà tẹ́ ti ní kankan nínú ẹ̀ tẹ́ ti sọ pé àwọn gbàgbọ́ nínú Mo lo si ilewe mo lo ko nipa do se

0: ya wo abi e je e ba wa rara ki won nile o ti e ba de ti ni awon mo e ba mi ki awon mo yin na pe a ki won le ori eto wa asa ti se nile ise wa radio 103.5 fm e ke to lo mo wa fe ke ba mi mu owe ke ba mi pari owe yi o
1: okay o
0: ya ni show mo je kin se bayi pe owe e ba mi mu owe kan
1: number one
0: in your long would you se ranti awon alokan bi awon alo japa nkankan beyen se ranti orin kan ninu awon alo yen e ba mi ko orin yen ke awon yen le gbo nile e wa so kini alo yen koko wa
1: ah e je ki wo bo se ranti titi japa ati asin e je wo e je ki si wo o tun ni kan ti won te tun so fun nigba yen titi eh eh en to ba nji nkan je na Tony to pay job a jebeje ofira mi lenu me o paro mo eran yen ni sugbon bi tolorun ma si mu eran yen olorun fi se te pe o soro jade o ti ma paro mo te pe asiri e tun ni gbeyin gbeyin a lo titi ijapa ti asin na wa te pe
0: se ranti orin titi ime yen
1: mi o rote dada won mo se recordie pe dupe loruko omo yen o ma ji nkan je o ma e ma omo to ma ji nkan je ninu ile to ma paro lo fi o wa lo fi owo be o lo fi ye eran yen lenu pe a eran lo je o nkan lo hun je eran lo je be eran se bere se korin niyan dupe je o beje je beje me o fi ra mi lenu me
0: Huda, Eshio. Eba ki eyan kan tabi meji ni odo yin.
1: Mi o gbama.
0: Eba ki awon ara ile eyan kan tabi meji ni obi te wa. Eba ki eni te ba wu yin lati ki. E to ba wa sokan yin.
1: Eje ki awon eyan mi nile. Eje ki eyan meji. Tori o ye ki o le ni kan to ye ki ti ki latojo to ti pe. Àwọn ni mọ́mí mi ìyá mi náà ni màá pè wọ́n torí wọn kì í ṣèyàn lásán ìyá mi náà ni wọ́n mọ́mí ọ̀já níyì mo ń tà láti rántí orúkọ wọn dáadáa ni mọ́mí ọ̀já níyì ní Ayọ̀bọ̀ ní ìlú Ayọ̀bọ̀ lọ́wà ẹ bá mi kí wọn pé ó tó ọjọ́ mẹ́ta Ipe a kí wọn títí ọ̀sùn tọ̀sùn oṣù mo kí wọn ipe wọn kú àsìkò yìí ipe lọ́wọ́ wa pẹ̀lú wọn mo dẹ̀ tún kí gbogbo àwọn ẹbí mi náà pátápátá ipe àsìkò yìí á tú wa lára lórúkọ Jésù àti gbogbo àwọn ẹbí ìyàwó mi náà ipe àsìkò yìí á tú wa lára o.
0: Mo lero pe ti aba ki yawo yin na atawon mo mo lero pe ti aba tu pada pe yin e tu pada je wa alagba gbangbose ido seun
1: yes I see go my see
0: listen seun o daro
1: o daro wa
0: yes so radio 103.5 fm no le wa e ma yi kuro o la ti bani shoki yen awon eko gangan awon eko isale eko gangan o ni awon gbangbose to ni a sare pe ni won sare je wa ni ho pe to

103.5 FM náà lẹwà kí a má yí kúrò ibi tí ọlọkọ eléyìí tó ń wà wá lọ tó bá ti ń di aago méjìlá láàdíbẹ láàbọlẹ ni apá ibi tí ó bá ti wà wá gúnsẹ torí a ti mọ pé ilé náà là á lọ ibẹ náà láti máa dágbére aago méjìlá là á máa dágbére ní àṣálẹ ní abala ibi tí a wà yìí 103.5 FM aṣọ àtúnṣe náà ni ètò tí ó wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí ibi yìí la ti ń sọ̀rọ̀ nípa àwọn àṣà wa ìṣe wa nípa ìlú tiwa níbi tá a ti wá àti àwọn nǹkan tá a mọ̀ la fi ń fẹ́ máa mọ kí ni nǹkan tá a wà gan mọ̀ nípa ibi tá a ti wá gangan ẹ pè wá lórí nọ́mbà eléyìí 0907-648-6198 kẹ́ẹ̀tẹ́ síbẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ lọ́lọ́hùn ni o voice note lọ́lọ́hùn ni kẹ́ wá fi síbẹ̀ orúkọ mi ni lágbájá ọmọ lágbájá ibi báyìí ni mo ti wá kódà ní ọ̀dọ̀ títí wa àwọn kan báyìí la wà ń ṣe ohun tó jẹ́ kán dá wa mọ̀ yàtọ̀ lọ́dọ̀ tiwa ni wípé àgbẹ̀ ni wá àgbẹ̀ kòkó ni wá àbí àgbẹ̀ oúnjẹ bóyá bíi iṣu là ń ṣe lọ́dọ̀ tiwa àgbàdo ni o ṣé gbogbo àgbàdo tó fi ń ṣògì pátápátá lórílẹ̀‐èdè nàìjíríà àwa là ń ṣe bóyá ọ̀dọ̀ tiwa àwa ń gbìyànjú ìrẹsì náà là ń gbìn lọ́dọ̀ tiwa bóyá àwa dẹ̀rẹ́ àgbẹ̀dẹ̀ ni wá bóyá àwa dẹ̀rẹ́ bóyá góòlù òun ni wọ́n ń ṣe lọ́dọ̀ tiwa àbí kó ṣe pé wọ́n ṣe wọ́n máa ń wa kùsà kan máa wa góòlù lọ́dọ̀ tiwa iṣẹ́ tí wọ́n mọ bàbá ńlá bàbá wa máa ṣe nìyẹn àwọn máa ń wa góòlù tiwọn ni oríṣiríṣi ṣe ni àwọn nǹkan tí a mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tá à ń ṣe àbí tí wọ́n ń ṣe tẹ́ ẹ mọ̀ ní ọ̀dọ̀ tí ń tẹ́ ẹ lè sọ kí wá ní ẹ̀yìn gangan fúnra yín kí lẹ mọ̀ nípa ilé bóyá nípa àṣà kan tí wọ́n ń ṣe ń bẹ̀ tó bá ti wá rí pé bóyá ó tiẹ̀ tún wá ti lọ tí ó ti ẹgbẹ́ kò sí mọ́ ó ti fẹ́ wọ oko we no know you again àmọ́ ẹ mọ́ bóyá òun náà ni àṣà yẹn tó dẹ̀ wù yín lọ́kàn pé kán tiẹ̀ tún padà gbé jáde ó jẹ́ nǹkan tó ń mú gbogbo àwọn èèyàn tó wà lágbègbè yín tó ń mú wọn wá papọ̀ tó ń fi ìfẹ́ so wá pọ̀ ẹ̀yin náà máa wo ọ̀ṣun ṣogbo látọdún tó ti ń ṣe wọ́n mà ṣe ń ṣe lò wọ́n dẹ̀ sì ń tẹ̀ síwájú bẹ́ẹ̀ náà lójúde ọba àwọn èèyàn ni lóríṣiríṣi níbi tí wọ́n ṣe títí ṣúńkọ́ káàkiri wọ́n ṣì ń ṣe lọ wọ́n ṣì ń ṣe yam festival oríṣiríṣi ni wọ́n ṣe lọ àwọn kan wà tẹ́ pé wọ́n ti gbé tiwọn wọ́n ti gbé kọjá ibi tó yẹ kán gbé lọ tó ṣe pé ọwọ́ òfin gan tó bá mú wọn wọ́n ti kọjá ibi tó yẹ kán ṣe mú lọ torí pé wọn ò fi àyè wu àwọn tó wà lọ́dọ̀ wọn pé ṣé bó ṣe yẹ ká ẹ ṣe rìn ilẹ̀ ṣe rìn àwọn kan wà tán gbọ́dọ̀ bá sọ̀rọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yìí àfẹ ẹ gbọ́dọ̀ dẹ́kun ẹ̀ bó tiẹ̀ ṣe pé nǹkan gidi ni nǹkan tẹ́ ń ṣe ṣùgbọ́n ọ̀nà tẹ́ ń gbà yìí ẹ jẹ́ ká ṣe ní ọ̀nà tó yẹ ká ṣe gbà wọ́n sì ní láti bá wọn sọ̀rọ̀ láwọn àbí kan àwọn yẹn wà lọ́tọ̀ ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé a fi ń múra wa gẹ́gẹ́ bí ọ̀kan a fi ń mọ ibi tá a ti wá torí pé ká má bàa ṣìrìn àbí ká má bàa ṣe àwọn kankan ní àwọn ibì kan tá a bá lọ kán má bàa sọ pé ní ibi tá ẹ wà yìí o tó bá ti ń dago méjìlá wọn ti mọ́ntì géètì ibẹ̀ wọn ó tilẹ̀kùn bẹ̀ wọn ò ní jẹ́ kéèyàn kankan wọlé ẹni tó bá dẹ̀ rìnrìn àjò tó bá dago méjìlá ò wulẹ̀ lè wọ bí o ká ní kí ló ṣẹlẹ̀ ago méjìlá ẹ wá fẹ́ sọ mi pé ibi tí mo ti ń bọ̀ mi ì lè wọ bí ni kiníkankiníkan ẹ̀yìn lè wá mọ̀ ó yẹ kẹ́ ẹ bèrè ago méjìlá tí wọn kì ń wọ ọ̀dọ̀ tí yín kí ló dé tí wọn fi kí ń jẹ́ kéèyàn wọ ìlú yín tó bá ti ń di ago méjìlá èmi ẹ dẹ̀ mọ̀ pé tí n bá rìnrìn àjò ó máa takò kan kí n tó dé torí ọkọ̀ tẹ́ bá ti wá béèrè tọ́ bá ti wá sọ fún yín ẹ ti ri pé ẹ ti mọ̀ pé ní ibi nkankan báyìí ò ní wọn ò fẹ́ wọ́n dẹ̀ sọ ìdí báyìí ló fà á tá a fi ń ṣe eléyìí o kódà ẹ má jẹ́ kí n kọjá nígbà yẹn bóyá wọ́n ní nǹkan ṣe nkankan ni o ló fà á tó fi ṣe tàbí lọ́dọ̀ tí ó kàn wù wọ́n pé kéèyàn kọ́kọ́ bá wọ ibẹ̀ yẹn torí pé kí àwọn kọ̀ọ̀kan má bàa ṣẹlẹ̀ báwọn ṣe fẹ́ tiwọn nìyẹn ẹ bèrè tá bá dẹ̀ ti mọ̀ pé báyìí o ni wọ́n ṣe ń fẹ́ ní ibi tá a wà tiwa ni láti bá wọn pa òfin wọn mọ́ tiwa ni láti má máa wádìí nǹkan tí ò sọ nù tiwa ni láti mọ̀ pé bí wọ́n ṣe fẹ́ kí nǹkan wọn ṣe rí lélẹ̀ ẹ jẹ́ ká fìlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ kó máa lo bẹ́ẹ̀ àbùrọ̀ máa wá nǹkan tí ò sọ nù òun kéèyàn máa rí nǹkan tí kò yẹ kó rí tàbí kó wáá ṣe pé èèyàn máa lọ gbọ́ nǹkan tó jẹ́ pé ó máa bà á lẹ́rù àwọn máa wẹ̀yìn tó bá ti kọjá ńgbà tó di ni pé ṣe tó tẹ́lẹ̀ lọ́ọ́ ṣe tó
to ani o di gba na ni a se to o wa di to melo to wa se be ni 103.5 fm e de je ka ba gugu awon to je pe won je odo won je awon mo kekeke ta wa lodo e ma je ka ma mo nipa awon asa yin e je wa fe le tu wa pada so seri a ni awon baba alawon iya kan to se pe gege bi obi to se pe won fe ki won pariwo le awon lori iru aruwo wo ni mo so boya ayeye boya won se ojo obi ka wa mu foran won ka mu photo won ka gbe sita ka wa le gadagba sibe eni ko awon obi kan wa to je pe won se ri to ba ti e ma se oni won ba boya ah happy birthday e ko se surprise kan fun won ni eh eh sugbon ere ojo te ba ti ko won jade bi omo ojo mejo yen ah wala yazu oni eh eh bi ti won se ri nti won niyan lo ma gbo ah won de sojo bi e ni jeta o won de sojo bi e ni osu to koja won de sojo bi e ni e ba je ka se iwadi kilo fa o se se to ye pe a ni ife irepo a n bere awon kankan won le so awon kankan fun wa tabi ta ba wo bi irin ajo yen se ri pelu awon kan ni odo won a le baba iwa ko da pe kini a ti pe o tu je nkan to se pataki fun wa lati ma wo awon oruko ti ru awon obi wa yen ti won je ka wo awon oruko to n je lati mu boya eni to ye kan pariwo fun abi ti o ye kan pariwo fun tabi to ye ka duro di igba to ba wu lati didi pariwo ohun nkan to pariwo fun papa laarin awa ta tun je odo bayi a se ra awon ton ma ni ma pariwo e ma pariwo bo se ni e ma pariwo to eloyin ma gbo ah ki lo se iyamukala igba to se iyawo fun mo e lojo si ah gbogbo elere ni awon omo amu aso now aso ni pe ki ma pariwo ki ma mu aso a wa pada wa sele e wa ma ni kinikan won ti so ko se pe won so igba ton so yen ki le se e wole lati gbadura e fowo e fi gba seyin pe ta ma ti so e tete ko ki n se temi oro ibi ki n se temi e je ka wa se kini ka wa wole ka gbadura beyin ta ba ti wa gbadura e omo odo na fogbon se oni ka fi se omo odo na fi ogbon se ona la ma fi se ara awon asa wa ni ara awon ise wa ni sugbon ta ba tin gbo beyin e je ki awa ta je kristeni a ma po gan e je ka tun lo sibe ah bayi o e ma wule so pe kini kan bayi o won wa so fun yin pe ah ma pariwo orori ma pariwo sere ariwo ton ni e ma pa yen o la won ele na ni pe ke ma pa sere poro ti wa je pe kini bakan na ni o ni mo se so kini kan lori eto yi ma ni ati esin pelu asa wa ati ise wa won fira won sile awon alakun won gbiyanju lati se awon kankan lati fi ti asa wa seyin asa wa ninu esin be na ni ise wa ninu esin a ni asa ati ise ni awon ile ijosin wa kankan to je pe eyi mo omo ile ijosin eleto ni mi eleyi agudani bako a ni awon asa a ni awon ise a ni ba se nse eto wa ni gbogbo ibi ti a tin se esin wa se wa ri pe asa ti se ko le parun o nte si waju 103.5 fm le wa e ma yi let Dr. Orlando Owo e je n gbe won wole